0: ọchọ mẹ ẹnu ọmọ ẹni nyina nso ti ase na sa wo kna wo mu ye mba mba chefa wo mu ọnu mba gro na oyi asofo a wo mba hwe so nyina nso ẹdẹ dẹ that is onyankopọ no kri nyankopọ wo bọ so nya sa se okoyi wo meja na efi mizem bedu ye no wo meja na chiri die e kwa kọ so mpo so mu se bo so no ne koyi wo firi mizem de ba eye ebusu sem.
1: You've been placed on hold. Please.
0: And bra, I was here on Pajano Crinan Cupono. May catch your Alfede, a throw a bosomono, and your pajama. On Yan Cupona, or catch your Isa for a canon phone at the Abosson El Cuno, and to Munco Cumo Munan, may catch your Isa for the canon for ya, ya, on your milk cumum at the Asma, the same thing on so de as a. And Yanom, what do you say? Ni kinka wi e mi sia di difri mu se man hweni ya e mra ya ya trufie obunsam ada mama gina adana fi no krenya nkopon no so akwa akosun atronya me ena christopher p ya ti asonde mu die nanso ya ja no krenya nkopon na atoho akwa akosun atronya me efri se yerebuam esi ba ko won north mu am won north mu tna ho no si ba ko dan mu am dan so eria ho mu nyina mu nko na mu nko su mu nya me nya me mo som no ẹnye yẹn mi kunkun no oye nye yẹn mi ọbọ ọsùn náà sàásì náà onyàmì a ọbọ ọsùn yàtì yẹn pìẹ ní sọm náà tó nkyẹn ẹnye akọfẹ nkùyà bá bọ sọm yẹn akọfẹ nkùtà bọ sọm ẹnye akọfẹ nantwie bá wà bọ ẹwà guo bọ sọm ẹnye ẹyẹ sí ihọ de ọmọ ẹjà mi yẹ ẹ sin ọbẹ pa ase ẹ wọn sọ ọmọ yẹ the same thing ẹnna sáà yẹn bọ ká jẹjẹ isa fue mu nyàmì a okọ yìí mu firi mizem báyìí ni ọ̀nù nìyẹ ẹyẹ wọ́sẹ̀ sáàsẹ̀wé ẹyẹ abọ́ni wẹ̀wẹ̀dì ẹni sọ ma wọn adẹ̀ntẹ̀ efiri sẹ wọ́n ma pọ̀ n'okùnrin nyà nkópọ̀ ọ̀nù nyàmì a ẹkùyàbá bọ́sùmù wẹ̀ ẹni okọ yìí mu firi mizem báyìí ẹni ẹni ahẹrẹ hó sẹ ẹkùyàbá bọ́sùmù wẹ̀ yà mọ yà si wọn a ọ̀sẹ̀ ní ntwẹ́ bá wàá wọn so wọn lè trap kọkọ mu ẹ máa mu fẹ́ mu nù dàbídà. So kreba bosum wey wona to so wona o ma mu o kata mu so edura na dua no akata mu so na mu ho ahyehye mu na mu ho aye shikakra edura wi a no akata mu so mo nyadu kakra so akuyaba wey na yes adie David no kreni anko po bo osro ene asase apuni ho mu no na ko yuo bai se se da ko duso wo ma sefo no so se akuyaba bosum wey na ko yuo mu bai me to aso me kan e at the action card manager ho pa wo se na asemi dane bone na oman no ko biako anim ewo dan ene oba biako nso ewo bete na wo yo so nsoro mi asie na wo de oman no nyina mu biara won free living mu ema esisi asofo na yerebo hye da pon na bosunya etoso ewo twimu bosunya da etoso edunu mu se da pon na wodima odi ni juda no na obo ohye afode e woso sa na oyo no betre obo afode e ma na ntwe ma oyo ye no na odi sunsun mi a oyo ye no asofo edua betre de oye ye no de juda fo ye no juda onyakopon kronkron na so fie no mpoko sumo no wo ye ne sense pi edebe e wo e won so ma mu betre no e ba ko odan na wo mu share da ponda se Israel for the men Jerusalem what upon na when the ba for the upon na the ba of the sumo no when you the same thing ewo there be ewo better any dan and the men then no Ukrainian come on there no I atro nyame a omo ade da ehunu ade dan kenan for abosumo a wo mo sumo ne sense and why misrem for abosumo a wo mo sumo wo na na abosumo ko ya ne sina onyame bufu da okumpi no the same thing o makwa kwa kwa ye no mu jando krenya kupon esom na to ho minia no enfo so benam no yaye akwantuo mi so ye ja o nyankopon no krenya kupon ye hu so nyankopon aye no krenya kupon na me kacho amo atiatie se ehubo na wan hweni ya sa na wo beye ye wa christopher pio ha wo me jando krenya me ne ade ato ennam ye wa christopher pio ha wo jando krenya kupon akiri die na wan ennam adon nam fa se ehu abono wonum Jeroboam ehu de ball no osisi se se wo ja o ma no emu o mu ko Jerusalem ekosun no Ukraine nkopon no ebi ba bi Rehabiam ebeto convince wo emu o mu nyina afi na chi abako di Rehabiam e ba sa dia Rehabiam ba ba pene ku no na ahini era de be akodi ne nsem enti ne ti sa dia me so me nyen se ehu de ball no no ye ne sa me nua ye nyu se ehu emu ye di